0: ẹ ṣeun ẹ̀ka sàn gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ wa lórí ètò ní ọjọ́ ìní ọjọ́ ìní ti ṣe ọjọ́ ìṣẹ́gun ojúmọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún ta mọ̀ sí oṣù èbìbì ọdún ẹgbàá ò lè mẹ́rìndínlọ́gbọ̀n mọ kí n pé ẹ kú déédé wòyí ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe ń rí aago mẹ́ta ti ku ìṣẹ́jú mẹ́rìnlá ní ojúlé iṣẹ́ wa ọmọ yín àbúròyìn ta mọ̀ sí michelle dosunmu ní orúkọ mi jẹ́ arákùnrin wa tí a mọ̀ sí castro jẹ́ àgbàlaka àwọn onímọ̀ ń bẹ ní orí ẹ̀rọ fún wa àwọn ìlànà àwọn ìròyìn èyí tí mo láǹfààní láti fi tó wa ní etí ni àwọn wọ̀nyí àwọn ọmọ mùsùlùmí ní ọjọ́ ọ̀la tí ń ṣe ọjọ́ jẹ́ ọjọ́rú ní láti ṣe ọdún iléyá àwọn ìmúrasílẹ̀ haúsálà yìí nípa rẹ̀ irú ẹran àwòlọ́ yẹ kí a pa ní ọdún iléyá kí ó lè jẹ́ àtọ́gbà ní ọ̀dọ̀ wàhálà ọ̀kan láàrin àwọn àlùfáà wọ́n ṣàlàyé fún wa nípa rẹ̀ bẹ́ẹ̀ni ẹni wa àwọn jùlọ ti ń ṣe aláṣẹ ìjọba títún jibiri mama ṣiṣẹ́ bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ní ààfin rẹ̀ ní ọjọ́ ìní ohun tó fi tó wa ní etí ẹ̀ ní ṣàìgbọ́ ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní ọjọ́ àná tí ní àdúgbò bẹyẹro ní ìpínlẹ̀ àkọ́kọ́ tí ọ̀kan láàrin àwọn ọ̀dọ́bìnrin fi jẹ́ olúwa ni pé àlàyé ń bẹ nínú ohun ìfún wa bí ẹ̀yẹ bá gbà wá a fi tó wa ní etí pé láti ọjọ́ ìsinmi tó kọjá tí ń ṣojúmọ́ kẹrìnléníogún oṣù èbìbì tí a wà yìí ni a ní ààrẹ orílẹ̀-èdè tuntun alàgbà wa jẹ́ tí a mọ̀ sí Rọ́mi Adéwàdá yìí tí ó ṣàlàyé díẹ̀ nínú ìtẹ̀síwájú rẹ̀ wọ́n yìí ni àwọn ìlànà àwọn ìròyìn tá a fẹ́ lọ nípa rẹ̀ ẹ bá wa lọ ó ti yá o. ọlámọkin lẹ́kàn sí pé ẹ kú gẹ́gẹ́ bí ọjọ́ ṣe rí ẹ sì kábọ̀ síbi àkànṣe àwọn ìròyìn tí a san ọjọ́ ìní gẹ́gẹ́ àìdájọ́ ọjọ́ kí ọjọ́ má baà pé ní ọjọ́ láti ṣe ọjọ́rú ní àwọn ọmọ mùsùlùmí ní gbogbo ilẹ̀ àgbáyé lápapọ̀ aláti ṣe ọdún iléyá ọdún ẹra pípa àwa ṣàlàyé tí a béèrè lẹ́nu ọ̀kan láàrin àwọn tí ń ṣe akọ̀wé àgbà àwọn mùsùlùmí báwo ni wọ́n ṣe múra sílẹ̀ ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí àsùnmọ́ ṣèyídù wọ́n ṣàlàyé fún wa lórí ìmúrasílẹ̀ tí wọ́n ti ń ṣe wọ́n ní àwọn ti ń gbá àwọn ìdí ibi tí a ń gbé kírun yẹn lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹni ṣàìmọ̀ òjò ńlá tí ó rọ̀ ní àárín ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn tí ó ba ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ ó wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn igi jẹ́ tí àwọn gbé àwọn èèyàn pẹ̀lú àwọn obìnrin tí wọ́n ń gé gbogbo rẹ̀ kí wọ́n kó dànù kí wọ́n gbá gbogbo àwọn epo yẹn náà ni àwọn ti ń ṣe lọ́wọ́lọ́wọ́ bákan náà ni òjò tí ọ̀run àdúyà atẹ́gùn tó sí ní ọjọ́ àná náà ní ìjẹta bákan náà ló ṣe àwọn igi ṣùgbọ́n àwọn ti ń ṣe ìtọ́jú rẹ̀ àwọn obìnrin pẹ̀lú àwọn ọkùnrin wọ́n ti ń ṣe ìtọ́jú yìí pé wọn ò gbọ́dọ̀ gba àdúrà nínú ìdọ̀tí ìdí ni tí àwọn fi ń ṣe ìtọ́jú òun náà kí ipò yẹn kí ó lè mú ipò ibi tí wọn láti máa gbàdúrà àti àwọn sí ìdì nígbẹ́ ní ìlú paraku ó ní ọdún tó kọjá mẹ́tàdínlógún ni ṣùgbọ́n ní ọdún táwa yìí ogún ìdì ni àwọn ti ń múra sílẹ̀ fún láti jẹ́ kí wọ́n fi kírun ní ọjọ́ ọ̀la ọwá ṣàlàyé lórí àwọn ipò ìkírun ńlá ti ìdì yẹn ní ètò jẹ́ àkọ́kọ́ ni ti àmọ̀ sí kàdẹ zongo wa tẹ̀lé jẹ́ ti àmọ̀ sí túrú tí wọ́n tẹ̀lé ti àdúgbò madina pẹ̀lú èyí tí ń ṣe ti gànà ti gémá ni gẹ́gẹ́ bí ó ṣe lágbára jùlọ báwo ni ìdábòbò ṣe gbà yẹn ni wọn àmọ́ jùlọ ti àmọ̀ sí àsùnmọ́ ṣèyídù ó ṣàlàyé fún wa lórí àwọn ìgbésẹ̀ tí wọn àwọn ti mú fún kí a lè rí ìdábòbò ní àwọn ipò kọ̀ọ̀kan tí a ń gbé kírun yìí wọn ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan ni ó máa ń ṣe ètò nípa ètò ìdábòbò pẹ̀lú àwọn ọlọ́pàá aṣọ́gbòrò dẹ̀rọ̀ yẹn nínú àwọn ètò náà ó fi ń tọ́ ní etí pé ní ọjọ́ ọ̀la wọn ní àdúrà yẹn kò gbọdọ̀ pẹ́ jùlọ títí kí ó fi lu aago mẹ́wàá bọ̀ jẹ́ ẹnikánukùn ó láti parí àdúrà gẹ́gẹ́ bí ìmáàmù ńlá ṣe wí kí ẹnikánukùn lọ nínú ilé rẹ̀ lọ ṣe ìtọ́jú ẹran tí wọ́n fẹ́ láti pa jẹ́ lọ jẹ́ ohun tí a rí gbọ́ látẹnu ẹni wa àwọn jùlọ tí a mọ̀ sí àsùmọ́ ṣèyídù tí wọ́n fi tó wà ní etí tó jẹ́ akọ̀wé àgbà ìgbìmọ̀ àwọn mùsùlùmí lápapọ̀ ní gbẹ́gbẹ́ rẹ̀ ló paraku nínú ìtẹ̀síwájú wa irú ẹran wo ni ọlẹ́tọ̀ pé kí a pa fún ọdún iléyá èyí á jẹ́ ìbéèrè kan tí ọ̀kan láàrin àwọn ọmọ wa tí wọ́n ń kọ́ṣẹ́ ní ojúlé ẹ̀kọ́ wa níbi tí a mọ̀ sí sèfìmà fi tó wa ní etí tó ṣe ìwádìí látọ̀dọ̀ ẹni wa àwọn jùlọ tó jẹ́ akọ̀wé àgbà nípa ìmọ̀ àwọn mùsùlùmí musa dauda tó fi tó wa ní etí ní àsìkò yìí pé ẹran tí a gbọ́dọ̀ fi pa ọdún iléyá bíi àgbò mọ̀ọ́lù òkú kọ pẹ̀lú etí ẹṣin ńlá àwọn ohun ìní ọlẹ́tọ̀ pé kí a fi pa ọdún kí a fi ṣe iléyá jẹ́ nínú àwọn ètò náà ó ní àwọn ọ̀ra tí a sì kà yìí ràkúrú mímbẹ nínú rẹ̀ ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ jẹ́ ẹran kan tí ko ni ami ogbe lara ti o jera kin ti o lalafia ti ko ti kin saisan ni o lo fun odun lianu je ko gbono je pe o jera kan ti ese re ti ge abi eti re ge abi iru re ge abi wa foju abi o ndanu ko gbono je ran iru ran be ni ka fi pa odun lea bi o ba se pe o je agbo ni je agbo gege bi o se wi ogbeto ti ni osu mefa baba je okuko gbono ni odun kan sugbon baba je eti baba je molu ogbono ni odun meji eti ni se rakunmi yen ogbono ni odun marun ki won to pa fun odun lea lo je ohun ti arigbola todo eni wa won julo ti amo si musa dauda to fi to ani eti je ninu awon asiko na oni oye ki eran na ki o lagbara ki o je eran kan to lora ti odun ori ti ko ni ogbe lara ti ko se saisan na lo wulo gege bi ohun ti o wi fun wa pe bi aba se se pe alagbara ni je gege bi awon tin se awon gbe lo lodo awon ti won si amoju to awon era tan pe ni veterinary ni ti won sabewo era na ki won to pa sugbon gege bi mo tin tesiwaju awon na bi mo ba ti ri era loju bayi won ti mu era ti o wulo ti era ti o gbadun ki won to pa gege bi arakorin ti amo si Musa Dauda se fi to ani eti ninu itesiwaju wa nje eni Simon eni tin se gomina igbatijo ni ilu Parakumbi ohun ni o wa je alase ijoba ti moju to eto abele pelu idabobo eni wa mojulo ti amo si Jibril Mama Sise ni ori alefa titun ti eni wa mojulo ti amo si Romi Adiwadayi ti won se ni ojo isimi to koja no ojo ini ni eni wa mojulo Jibril Mama Sise gba ori alefa to be si sise ni eka ase ile alase ijoba re ti moju to eto abele pelu awon idabobo je lohun fo saya ohun gbo soke lati je ki ohun sise fun idagbasoke olede ibine papa julo fun eto idabobo ki ohun sise gidigidi gege bi imo ti ohun pelu iranlowo awon tokun ni eka elase ijoba yi bakan na ni eni wa won julo ti amo si Judaster agokan je ohun na won fi je alase ijoba ti ogomo are olede pelu eti se idabobo ni ojo nana ani ojo ni na ni ohun na gori eto yi ti oye pe o bere sise ni eka ile alase ijoba re ta lati fi to wa ni eti ninu itesiwaju wa bi mo se wi ani ategun ojo to se pelu ojo to ro ni oru ojo isimi fi wa ni ojo aje ojo ana o se jamba kan ni ilu Parakumbi ni adugbo Beyeru ni ipinle akoko ijamba na kinu to fa kinu to sele je arigbo latenu eni tin se baale yen baba ti o ni ile yi je Suleiman bi a oloruko re oni ni irole ojo se ni awon wa ninu ile ti yawo to n dirun fun awon mo re sugbon le nigba ti awon ba awon ku ti wo diran orun na tan won ni won to gbe won lati sun ni won ago mewa oru ni yan ni ogiri ile na wo o wo lu won awon mefa ni won bi ninu ile won je oni ohun wa dide wakawakawaka lesekese egba wa je ohun bo ninu re ti ohun fa yawo na to jade ohun na wa fa awon omo mi lo kan jade sugbon okan la ni awon odobirin lesekese ni ohun je oluwa ni pe omo yin lo bi odun meji o le die awon si gbe popo ti won gbe lo ni ojule osan awon omo ogun won wa ko won ni ki won gbe lo ni ojule osan lati ilu Paraku ibi ti won gbe lo olohun na wa tele awon omo yin ti won lo ba won je o je ikanu gidigidi ohun ti arakunrin wa ti amo si Suleiman bi a o se wi pe ogun yen ko ti e fa mi lo pe o lati subu ba won ibi ti o ti la ti awon gbole awon bojule pe o le subu ibe yen ko wa subu ibi ti ko lami ibi na lo epo na lo wa subu lu awon to fi pa omo ti ohun eleyi je nkan ti o kun lara gidigidi gbon wa nbere iranlowo gbogbo eyin olinu rere te fi se iranlowo fun awon abi awon alase ijoba awon olori wa ni gbegbele yi lati se iranlowo tori pe awon ori awon mo bi ti won le gbe ki won fi le ma sun ki won ma fi gbe je lo je ohun ti arigbo latenu eni wa won gile ti awon Suleiman bi awu to je bale ile yen bi ti isele ni adugbo Beyeru lati wa lo si bi ipari awon iroyin tojo iteni je ni mo lati fi to ani ti pe lati ojo isimi to koja tin se ojumo kerin le ni ogun osu karun odun ta wa yi lati ni are olede titun ti oruko re nse Romi Adiwadayi to ti gori alefa ese kese na ni o si wa se ijoba re tun lo bi e ka lase ijoba bi lo bi mele ni ogun nje eniwa won julo rumi adiwa dayi o wa so wa saya pe ohun ti gori alefa pelu agbara oba loke ati ife idapasoke gbogbo omo le bi ni lapapo pelu awon ti won be ni eyin odi awon ohun fowo saya lati je ki awon odo ti won ti won fe ra ise ti won pe awon fe lo ni le okere mo pe awon fe gbe ni ole de won lati fi sise iranlo nbe fun iru awon odo baun ni lati se iranlo fun won bakan na ni awon obirin won gbono sise ki awon obirin ki won le ni lo si waju ni fun owo ni abi ohun kun ti won se awa soro lori awon ogbe gbogbo ohun to ye fun ilo si aju eto ohun ogbe aba le je ohun ti a n gbe ni abi awon ti won lati on le ma fi sise awon gbedon se agbara lati je ki won fun won ni awon elo ise bo se to ati bi o se ye pelu awon ti won se awon alabasepo ile okere patapata ni awon gbono so wopo fun dagba soke ati ilosiwaju olede wa larigbo latenu arerede titun romali wadayi ti o fi to wa ni eti ibi ni a o mu iroyin tojo ete ni gunle mo kin pe eku asiko wa je ni asiko yi mo soro lori imurasile ti awa omo musulumi fun odun leya ti o kun si dede ni ojo la ni odun leya gbogbo awon idi ati se itoju re gege bi on tari gbo latenu asumo sule seibu ye awa soro lori iru eran to wulo fun odun leya a soro nipa re eni wa won bi lo jibril mama sisi ti gba ti lo ni eka ile alase ijoba re ni ojo eni o ti wa bere ise bakan na ni judas agunkan o na bere ise ye sele to sele ni ipinle akoko ni adugbo beyero ti odobinrin kan odun meji abo fi je oluwa ni pe ase alaye nipa re eyi to wa kẹyin iroyin asan ojo eni lo je are olode tuntun rogani wadayi ti atirigba to si fuwo soke fun ilosiwaju dagba soke olede wa ibi ni a o mu iroyin tojo eti ni gunle mo kin pe eku asiko wa oruko itemi bi won ba bere omo yin awon julo ti a mo si michel dosumu ni oruko mi ye alagba ti a mo si agbalaka castero awon ni won be ni ore ro fun wa ilosiwaju dagba soke wa fun olede wa beni ipade wa kodun gege bi oyin ni ojo ini ni ale ni ago mesan ale ko ya seju medogun fun eto nipa odun leya mo ki pe ku asiko wa mo dagbere fun wa pe o di badie
1: jamais seul jamais seul toujours plus proche de vous fraternité fm 96.5

0: ọ̀dà ǹjẹ́ a ti padà bọ̀ tó jẹ́ pé a gba àwọn wọ̀nyí lórí ètò tí a fẹ́ lọ lórí ẹ̀yìn ọjọ́ ìní gbogbo àwọn mùsùlùmí jẹ́ kí ẹjọ́ kí ẹ kẹtùbà bó ṣe tó àti bí ó ṣe yẹ ní àkókò yìí ọ̀dà ǹjẹ́ a fà wá kí a tètè bẹ̀rẹ̀ àwọn ètò yìí ní pápápá tó ǹjẹ́ mo fẹ́ láti jẹ́ kí pín in lọ́rọ̀. Lẹ́kàn sí ẹyin kì í pe ẹkú ìmúra sílẹ̀ fún ọdún torí pé àwa mùsùlùmí la lọ́dún yìí tó ọdún náà bàbá wa ìmọ̀mù abdulfatai báwo ni ẹsẹ̀ ìmúra sílẹ̀ àwọn mùsùlùmí báyìí tí ọdún náà.
1: ọlọ́run jẹ́ kí a máa rí bá ní gbogbo ìgbà ẹ kó àsìkò wà yìí. Ọlọ́run jẹ́ kó bá wa lára mu gbogbo ọmọ mùsùlùmí ọlọ́run kó ṣe dáadáa fún yẹn kankan wa àwọn èèyàn wa tí wọ́n ti lọ ọlọ́run bá kẹ́ wa kó gẹ̀ wá àwọn èèyàn wa tí wọ́n kò lè lẹ̀ mọ́kà ọlọ́run bá sọ wọn dé láyà tà láfíà àwọn tó lọ́nkọ́ kádàrà ń pé kí wọ́n kó sọ̀hún ọlọ́run kó bá foríjì wọn àwa náà táwa kù láyé ọlọ́run jẹ́ akọ́ṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé inshallah wa rẹ̀mú ẹkú rántí wa ní gbogbogbò ọlọ́run sọ ẹlẹ́sàn rẹ̀ mo ti kí bàbá wa olóhùn agogo olóhùn oyin bàbá wa bàbá èkó ọlọ́run sọ ẹlẹ́sàn rẹ̀ báwo ni ìmúra ọdún àti mọ́múra ẹni nígbàtà bá ti ṣe ọdún àwẹ̀ tán a mọ̀ pé ọdún méjì ń bọ̀ lẹ́yìn ìgbàtà bá ti ṣe ọdún àwẹ̀ sùn díjú àpẹrẹ ọjọ́ mẹ́wàá lọ́nà méje tí ń jẹ́ ogóje a mọ̀ pé a ti wọnú a ti gba
0: àádọ́jọ
1: ni a ti wọnú a fẹ́ ṣe iléyà nù ni tàbá ti wá ṣe iléyà a mọ̀ kọ oṣù lẹ́yìn ìgbà tí a bá ṣe ọdún wà mọ̀dọ́n tán a mọ̀ kọ oṣù títí a kà oṣù ẹran àgbòyí tí ó parí ní ọjọ́ ọ̀sẹ̀ tó kọjá ọ̀sẹ̀ tọ̀hún tó kọjá òun lápẹ́ ní mualu ni ẹ̀ oṣù èèyàn dúdú oṣù òṣùpá inú ẹ̀ ni àwọn mùsùlùmí mọ́ fi ń ka ọdún tiwa inú ẹ̀ ni tí a bá bẹ̀rẹ̀ ìgbà tá a kú bẹ́ẹ̀ a wọnú oṣù ẹran àgbò ìgbà tí oṣù ẹran kò bá parí inú oṣù ẹran àgbò náà ni ẹ rí pé àwọn jàmọ́ wa àwọn tó ti gbéra gbọ́n lọ fẹ́ lọ mọ́kà inú ẹ̀ ni wọ́n ti mọ̀ pé àwọn mọ́kà ògbọ́dọ̀ bá wọn iléyà ògbọ́dọ̀ bá wọn ní ìlú wọn ó di ilé ìlú mọ́kà ẹ̀rí ìgbà ìlànà ń pọ̀ aṣọ oṣù zulhijja oṣù tó lé nísìnyí wọn lóṣù iléyà gangan tí a mọ̀ ń sọdún nínú rẹ̀ wọn ni mẹ́wàá àkọ́kọ́ ni a mọ̀ bẹ̀rẹ̀ sí àwẹ̀ láti zulhijja torí kó ọlọ́run sọnù quran bala ondo bilahi mina shaita darajin bisimilahi rahman rahim wali wali fajir wala yali lashir ẹri kí ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run mo búra pẹ̀lú alifajari oṣù zulhijja ẹri wala yali lashir àti àwọn retí mọ̀ bẹ́ẹ̀nu rẹ̀ òun rí o gbogbo ẹni tó bá ṣe ó fi wá kan ọjọ́ àràfà ọjọ́ tòní ọjọ́ kan tó jẹ́ pé tí ọlọ́run mọ́ ń dunnú gbogbo àwọn ọmọ mùsùlùmí àwọn ọmọ ibùn adama tí ọlọ́run dá sí ilẹ̀ ayé tí ọlọ́run mọ̀ nípa àwọn mọ̀lẹ́kà yẹn ní kí n má da wọn lánàá àwọn tẹ́ ní kí n má da lánàá ni àwọn ni ẹ wo gbogbo orogun mẹ́rin gbogbo ayé àgbálẹ̀ ayé àwọn ni wọ́n jésù fèmí ọlọ́run bá ní o ọlọ́run inú ọlọ́run ń dùn lágo yìí ọlọ́run gala yóò wá sọ kalẹ̀ pé lérí islam àkọ́kọ́ ó mọ̀ àṣẹ pé gbogbo ohun tí ẹ bá ń sọ lọ́jọ́ tòní ó di àtẹ́wọ́gbà ẹ̀mí ọlọ́run sáyẹ̀nsì òun ló ṣo ọjọ́ tòní sí ṣọ́ọ̀ṣù àràfá tí a ti ń gbéra bọ̀ láti ìgbà tí a ṣiṣẹ́ ọdún àwẹ̀ tán èyí jẹ́ kò sìkò jẹ́ bí tó ṣe jẹ́ fún bàbá wa olóòtú àrẹ̀mọ́ masiju.
0: Ẹ ṣeun fàlàyé tí ẹ ti fún wa ní àsìkò yìí lẹ́kùnrẹ́rẹ́ ọ̀dà kí a tó tẹ̀sẹ̀ lórí àwọn ìbéèrè wa ọ̀dọ̀ọ̀dọ̀ kí ó dọ̀la torí àwọn náà báwo ni àwa ẹ̀yin náà tàwa náà ta jẹ́ ọmọ kírísítẹ́nì báwo la ṣe ń rọ́pò mọ́ àwọn mùsùlùmí torí pé ọlọ́run kan ṣoṣo náà la ń sìn kí ni ìrọ̀mọ́ tó gbọ́dọ̀ wà láàrin àwọn mùsùlùmí pẹ̀lú àwọn kírísítẹ́nì.
2: Gbàyè ó ti di pé ní bí oní kírísítẹ́nì káwọn ń jọdún wọn mùsùlùmí wọn àti mùsùlùmí wọn kì í gbẹ̀yìn wọn ń bá kírísítẹ́nì káwọn jẹ́ ó ní bí tí wọn káwọn dé báwo ti wà láti ti kọ́ jẹ́ ní báwo lọ́wọ́ òbí wọn ní àkáwá ń jọ ń ti ọdún ní onígi tí ẹ mú ní kẹ́ lọ́nà ìyàtọ̀ à ń bá wọn jẹ́ ó ní ama yeyan wa nbi ko to die te mo fo lo lo ba o ni je didun o ye kon ba o je kike
0: abi
2: ba we de be imale on luken ni ngi
0: abi
2: a ke ni church ke ko fo ni jo ba o gba we die
0: ko si
2: e da kun ijo ka be si ba wa gba we kai
0: ko mo ba je e agboni kan la ma na ni kan la ma ba wa pin
2: ko da en ke amu an lola
0: oda oni le yin gba ti awe ba de eni ri awon christian ki ba won gba we sugbon
2: no ile ya ko densin
0: o ye ki won ma ba won gba we bi o ba ti e gba we o ye ki won ra ohun awe fun awon muslimi
2: be ni
0: ai bawo ni agba wa
1: be ni olotu
0: abi
1: gbogbo omo to ba ti je omo christian o be le ri mo pe o be le ri wa so kan se pastor koda ta awe awe muslim ba de mo ni e gbara de o e ra onje fun e ra osan fun e ra gbogbo ta mo ra tori pe awe won ni koda dede lo se pololo
2: be ni bo
1: o si ma won eyan to je pe won ti je christian ton je koda ogbologbo awon christian o le ton jo ba lere christian to je pe amon so fun amon pe amon presser amon so wa amon se wasi fa won mo leyin won pe ah eyin te no muslimi le eyin te je na ore e ro so fun won lada ni o beyin na
2: be ni
1: wallahi ti mo mo to se ni to se koda ta mo an to mo fun mi ni nkan ibi na nbe lari wa
0: e seun oda fa wa je imam wa
1: naam
0: mo wa fe bere ta leni ti olanfani ati peran ni odun leya
1: adupe lodo olo afun fun anabi wa muhammad
2: sallallahu alaihi wasallam
1: ati je dupe ko si oba kan aya fe olohun anabi muhammad jise olohun ba ni baba olotu eri gege bi ti oro olohun to so fun wa pe shahadatu alla ilaha illallah wa ashhadu anna muhammadar rasulillah oni iqamut salah ita izaka sawm ramadan hijju li baiti ni mal sata'a illa sabila miti islam duro sine o ko ma un islam oni ka gbo olohun ba gbo lokan soso ashhadu alla ilaha illallah wa ashhadu anna muhammadar rasulillah kati gba pe anabi o yise olohun ba ni ki eru si olohun ba ni
0: abi
1: o pari sibe iqamut salah oni ka gberun duro ita izaka kayo zaka nu gbogbo ohun ti a ba ni ohun eyin christian pe mi dim kayo zaka nu wa eri ohun som ramadan ka ta we ramadan ba de ka gba we eri oni hijjul baiti liman istata'a ila sabila fen to ba wa lagbara ko se hijira lati le lo ko lo be ile olohun ba wo ibe ni eri pe ngun ti mo so ni fen to lagbara ni odun na gala fen to ba lagbara ni won ni akala fen to lagbara ni
0: lagbara e to
1: fen tagbara e ba to to ba ti man pa ileya to ri pa won ni ko lo je gbese
2: to
1: to ba man pa ileya to ri pa won ni ko lo to ki ibada ni ibada ni li minister to ani fen to lagbara olohun wi fen to lagbara ko bele olohun ba wo ka bi bele olohun ba wo leyin awon baba wa lana elomi won rin se ni
2: be ni bo
1: o fi ndi lo maka
2: be ni
1: ngba ta won yan ti wa ba de nisin awon to lo maka lodun odun ibade na won gbera na nbe si lo o kan odun mi ki won do won de le maka be laye awon obi wa wa tele olohun wa se ifa wa ni ron loni
2: be ni
1: ere
0: ti a ma gbo ko oke
1: inshallah la ngo go furufu oko balu
0: Balu.
1: La guta wa wa yi Olohun ni wa lara O le sele si imam Ti fi yan kirun O le sele safa Kola o le sele si Olohun gan nu adawo Pe ah gbogbo yan si mo ko Olohun ni cho si ni ri kan Ti odun ni Olohun fi adawo kan tori pe Olohun ti so nu Qur'an ni wa Iko wala nabulu wa nakum bi shay min al khawfi Waluju'i wa naqsi min al amwal Adanwo o ma de won fo mo dan wa o fo dan wa o won fi ya o dan wa o fo ko dan wa o awon adanwo le si si ale lowo ni ka ma le olola olomo se olomo bi sadawo fun wa
0: amen
2: amen
1: ere ngba mi olowo ji yo wa po nkan ku
2: be ni
1: ti o si ni ri oba olohun oba ajiru nkan ni oba ti gbogbo wa woro dare la ka isojo lati le ma josi fun ni
2: be ni
1: fa'alu lima yur aba si yo wu ni yo le pe loku loni to ba do la yun ko re ni o si le pe lekun ni ko si ni pe o ti gboro re ri o di kiyama ko to re ri
2: be ni
1: gbogbo en ti adawo kan adawo n pe a pa le lodun yi Olorun ko ba wa bu won suru.
0: Amen.
1: Won je ki won je gbese.
0: Amen.
1: Won je ki won lo rawo lo lo sodun. Ori pe aye na le man stato ile stabilan. Fen to balagbara ni. Lati le wole ya. Lati le peran. Tori pe polu kini ki Olorun fe lo. Eran wo er tan pa le an pa mo lu an para kun mi. Olorun o ni di eje na. Ko si ni di eran wa. Me o ni ta fe pa o. Ka po bi teki wa. Polu pa ya to won Olorun. Polu beru. Ewa yin pe ewa awe ta be si gba nisi ja pe titi ya fi gba di o ojo mesan lu tan gba we ola won tun fe gba tan fe paleya eni pe won rina won lo idi ni won kenuro nu awe o di gba ta ma pada de
0: kan pa era
1: kan to ba ko era kan do di kan mo je gogungu era eri don gogbo eleni ati ko ra ro lati bi ojo mesan lo ni gba ti awe bere awe osu usile hija bere ogun leni inu ibada lo wa inu paya olohun lo wa eh me ni ti o mo ki la npe ni odun ki la npe ni leya titi eni ko je ko re ran ku sa peran ko ti ra aso fun awon omo bi npe we eleni o la egun pe ni mi to ye me you see pa mi eleni yato eleni ko sinu ibada tori gogo ta nse yi agoro mo se ni pelu ibero olohun mu to olohun da wa si ni e Olorun ni wa ma khalaqati al-jinni wal insi illa liya'budun. In da rusi kan in da lu jenu kan in da ma adam kan to ba se ke runu ke ma simi Olorun oba. Awa josi fo Olorun ni. Yebi si oran si je gba ni olodu.
0: O da iseun. Adupe lowo yin fun alaye te se fun ani ekun rere yi. Alaye je alaye kan ti owulu opoju.
1: Alhamdulillah.
0: Je adupe lowo yin. Eh fun awon to je pe won bo aninu ile ati n tesi waju lori eto odun awa mu muslimi ta lati se ni ojo lati se odun leya eran pipa na lati tesi waju bi enikan ba fe lati je ki won da seto yi eh lati bere nkan abi lati fi kun fun wa abi lati je ki oba wa lo lori eto yi eh ilekun awon ero wa sisile fun yi ti ele mo pe mu pe wa ele pe wa lori eyi ti awon 01 44 20 44 44 01 44 20 44 44. Oda imam wa
1: naam
0: Abdul Fatai
1: naam
0: iru ara wo ni eyan le fi paleya
1: alhamdulillah gbogbo ti eyan ba fun Olorun yo je on kankan to je pe o ni ohun to da
0: baba e je ki n gba ololufe kan ti won pe wa ololufe ti won pe kale alo
3: e kale
0: ki loruko wa
3: assalamu alaikum
0: ami alaikum assalam
3: alajo gode nja mi
0: alajo gode nja
1: Baba o godun ja.
2: Olu bi se oye.
1: Eh baba e je viti le ya ki baba kenu gwenu.
3: Beeni.
1: Omo le amo sa mo woni ta ti ju ki tan.
2: Beeni.
1: Itiju wonu je wo lo mo baba wo lo du ti gogo mo ganna wo ese. Ami
3: dara.
1: Eh mi na ni. Ami yalla. O fi baba yi mo fi ki wa o.
3: Inshallah.
1: Awani. Ami yalla.
0: Alaji godun ja.
1: Ami Allah.
0: Alaji.
1: Alhamdulillah.
2: Mo dupe lo baba.
0: Alaji. Alaji. Alaji ti lo ni. E ti lo ni.
2: Ona won gbo won.
0: Mo ni se era yo ti jaku.
3: Laye.
0: Je baba do la.
3: Awu
0: mi se nge gba oloku bon ba mi. Oda jaku. Adike lo Alaji wa godun ja ki won ko yesi. Oda
3: adu wa.
1: Inshallah.
0: Eh.
2: Eseun.
0: Eseun. To out esaju imam wa Abdul Fatai
1: naam
0: lori iru era ti ale fun pa leya
2: leya
1: e se ga
0: eni olomiran tin pe wa e je ki agba won ololufe ti won pe lo to
3: e kale
0: o alaja ife ti konu
3: oluka mi
0: alaja be ife ti
2: e dakun eto ka lo mi
3: mu ko ju ago baba ko to pa ki le ki we ara do lale o di sule
2: o fe o se de salamatu
3: a pe odun
0: o
3: a o jami pa
0: ai pa le modun
3: o e mi pa ke mu po re
0: ami
3: eh baba le ma mu ya la gbo mo te bi ti le o ke
0: eh eh
3: kire ba bi ai so so ba so do mu ba fo ka ku imani ogo ni o yan ko
0: eh eh
3: o yan ko ni
0: mi mo ni je
3: omo wa okunrin omo de bonu no se imale nuko nuko omo won nuko pada anu imale ko mo yan lo nso so a oni to zakiri so be mo ni bi ara nu lale
0: abi
3: eh
2: bota mo be da o ja kinu le
1: Alhamdulillah agbo iya a fun ile se egbo
0: el tete lori eto era la ni so kika to lo
1: inshallah le ro we lo ohun to ba fe fo lohun o ye ko je nkan to je pe o wa tohir ohun to ma ohun to la lafia nu eran to ba o fe pa npe wo lohun mo fi josi fun en tori gbogbo ta npa olohun ni de eje na ko fe mu eje
2: be ni
1: olohun ni e pa pelu beru mi mo pa yin lase ni ohun te ba ti le fo lohun eran to owo to eran to wole ya je o gboro je eran to ni alaafia to o si ni amodi lara
0: to dangaja
1: eran bere lati osu mefa eran to ba si ni osu meta ko wole ya
0: abi
1: eran agbo o je
0: opolo eran nu
1: inshallah eran to ba wa ni kini wa na ko yi ouko chevre ni eleni ni odun kan malu odun meta ni odun meji o be lati odun meji
2: okay
1: mi malu eri
2: bi malu na nsi
0: abi
1: abi agbo rakumi o je ko odun meta ni
0: abi
2: o ma se ni ka be lanu le mamu wa ene bola lafia o pe dada bola lafia amo sami e won ko geti e die bayi nje o le wo
1: e bo ta ba wo maliki kwalu shafia mbali abu anifa won soro tai na kipo ta ba ni afa abe fa ina ayo ni le gba wa e tori e tori pe awon bere
0: era to gba
1: era to ta tin lafia so di gbadun o lo wole ya
0: ti ki se
1: eran ni
0: ti ki se abo eran
1: e to ti se to selese ti o ti se gbe eran ti won mo kan ti je ko ti bless to ba ti ni apalara to ti ni apalara ko to wole ya
0: e je ki agbo lolufe kan
1: e do n
0: pe ka le o
4: assalamu
0: alaikum
1: wa alaikum assalam wa rahmatullahi ya wa
0: ki lo ko laja wa
1: e ka le
4: o mo pe
0: are mo ma seju ya wa ki loruko wa
4: aki pa fidelia ni
0: alaja fidelia
4: am
0: e ka bo
4: o e ka le
0: o e ku odun e ku kala o
4: oke apa wa ya wa lagbe
1: aki un ya wa o
4: mo se ki baba e ko ka e
2: nko je be lo ni mu futa o ni
4: a mu futa mo ki e sa no ye wa sa mo bi dadi e si o baba keki ko be tele o ni bi ori ti o si o di ma yo ngba we ori ti o si o fi da ngba o baba yan ke re ti e ama ama o ka e se ise ya nu ye ne lodo ni e pe ba awe imale ati ti ti o si o papo lodo ni
0: ti agba papo
4: ati da agba ma ko ni do o ro bi ti so ni o ke ni la je omo ida da ma la nye o a ya o pa wa
2: be ni be ni
4: okay oyun so furani ka lo wa na bibeli
0: meni
4: don iya to ko sila e wa mo ya ke ni la wa
0: meni e
4: ke o
0: e puro
4: ala ko ba to
0: e se wa dupe lo ya wa fidelia
4: o ni mo oye
1: ami allah
4: fidelia generali ta
2: fidelia tu ni en ga pe un fidelia
4: maria bo ni nje o
0: ba to
2: ba ile ya nko wa lola
4: o ko te je le maria mu le gbon na mi so mi o lamidi chola
2: nda awe ko be bi ni ngbo fidelia kin
1: alhamdulillah
0: ada se ya wa fidelia chi
1: pa inshallah
0: le te si waju
1: naam eri eran to ba na lafia le ge la duro si
2: okay
1: to ba si ni kabi awon mo fi an kara won ewo se ko wole ya o
0: abi
2: ngo te wale
1: o se lese ko wole ya o
2: ko ti la lafia be
1: ko ti la lafia be
2: ko je se ko te
1: a ngo an ke oju kan fo ko wole ya o
2: ikule che
1: eti kan ja ko wole ya o oworo pe ohun to be fo olohun oworo pe
0: ko je ra kan ti ara
1: re pe inshallah to wa sahih na
0: inshallah bo ara
1: eh ti yan ba re o si je ra kan ko woro wulo a gboro sha owo olowo yato si mekunu olowo ti o ni owo to ni ola yo ma lo we ran ti o ti no su mefa e ba mi gbe ah ijo gbe ndal kiyama yen benu eran ti a mo gun bayi eran tan pa yi ngba ti o ba se ran ti gbogbo okun yo gbogbo eyo ti o tun lo gbe eran ni olowo eran o su mefa o si lowo lati le yo jade ku se ibada fọlọhun ibada ni ibada ni
0: ibada
1: kọlọhun ko duro ti wa
0: e seun
1: naam
0: o da ninu itesiwaju a lori awon ibere yi
1: naam
0: eran yen se bawo ni leyin gba to ba ti para to ba di ko ni di to para yen tan bawo ni olua wi abi ala won wi pe ki a si era yen tori pe a ri pe awon miran
2: bo ni me bu bo ni me bu en mi n ki le ko ni kan to e to ba si kin yin to ilanu akin
0: o da ti bu fun o
2: eh on je uli je fo ni bi ko lawon ni
0: iwo fe ki o ki o ko gbogbo re fun
2: do do re olotu bi ko lawon kan olohun fo mo dada fun wa
0: ami
2: eri eran ona meta ni won ni ka pisi ngba ta ba ti per ti imam ta ba jade ko ni idi ti imam inu sunna elomi ni ka duro ki imam ku peran elomi ni ko ye ka duro tori pe ti imam o ba lo peran ko ta da o ba de bayi imam ti imam gan o peran ko
0: ododo ni mo
2: eh islam esi kan je pe gbogbo e
0: yo lagbara ki le imam ko ma ba
2: e da ko to olohun se ko tu lasi pe kan ki ki jan ma da o fun imam ko bi pale o
0: abi
2: ko tu lasi ko tu lasi e ya so toro fun wa to pe jama imam ngala ko man kan kin te lai ni le ni le awon awon mo leyin e ri be ti imam ba si ra pe pale ya ti eran ba jakun ko se adu de imam ni
0: e wa lo ni
2: eh
0: e ri eran yen ke to pale
2: kan to ka to pale iran suno gba laye be essentiel ni ti imam ka kirun le ngba ta ba ti kirun ti imam ba ti kutuba tan bismillah
0: bala
2: atupe odu e an gbo be oke imam peran gbo yan reje obo imam lo owo leni nu ni ra ni apole ni
0: oye ni
2: apole oye ni won ni baba ko so ni olon ko fun wa se
0: amen
2: ko ni eleno ju be lo an ta ba ti wa peran na tan ka pi sona meta ka fi da kan fi se sara ki da meji ko ma je tile
0: da
2: e da meji ni ko a je tile
0: e lelo ni
2: e le mam e be da ni
0: ko da bo be le mam a ba ju yan sin an bi ile ya koja ye enke enke ni
2: awe ko da ku fe le
0: lo je eh imam o ko duro pe ki oni meji ni o pe kakiri ko kan lodo yin
2: lo eh ihun to wa nsele nisin ilu to ba ri pe owo eran leya eran to fe pa o fe lori eran eran gala ti ju sale e lo ma ni re lara o
0: beni beni
2: tori pe awon nkan ni ti bi e ba de musulmi gala ti tu musulmi opolopo won iro o da bi pe a nira wa lara
0: abi
2: eloyi o ni teki wa ko ni be olo te gbogbo ta nse yi ni be olo lo ye ko mo wa si
0: beni
2: to ba ti je die nu ore mo dupe lodo olohun
0: beni beni ona a je ki agba lo lu fe ka lori ti wa kale
3: baba e pole won ele ile ti ile o kale si ara jo be obo ile malu yo so adu tule la
2: be da ko ejo wa mo ri po iya su
3: so ko ile ta po da da o jare
2: e to lo jai ojodun le won oja
0: oda
2: naam awon be ti won be gabi
0: eh oda oda ati gbo gege bi asile si awon eto leyasi
2: lu
0: akubu alasire won ni agbodo jegbese lo rara
2: le agbodo jegbese wole
0: agbodo lo yawo abi ki kini kini
2: la le wa le wo olotu la le wu le wo ti o ba je osise ijoba ti o mo gbowo osu o asiko ti to tu o fi sanwo osu fun e
0: ko to
2: o si wa oni possibility npo o le sanwo o si ni ore kan tin teran
0: iyan yato
2: eh to si mo pe to ba gba e gbo si fun ayin islam gba laye o
0: leyin pari osu
2: eh
0: amale
2: o to bi pe ti e ni ma le rayin lo ko seria
0: be ni
2: mo mo bi to ba be ni gba communication tori ke ape abode court oro osi nbe mo o
0: be ni
2: en eri bayo ni o
0: odile o awon mi la me so pe won be sile won ka kiri odo awon lo pari won pari re
2: olo sa no
0: se la meji lo pa lodo mi abi odo
2: ani mo mo ni on pa ku ibi
0: eh
2: le mamu
0: o ti o da na
2: mo mo baba wa kin on pa ku ibi ati ya wa kin on bi mo wa nle be na fi pe mi fo ni wa gba en ile ya mi o yan tin pelu yan pelu lai kin
0: Allah
2: akbar eh ko da eh ba n fi n po to ama be ni oni mi on ko ani be pe nje
0: ko mo to ninu ogba be ni oni ma se je kekere
2: o to lokun tu
0: omo o ti fun pelu ife
2: e pa po moto na ka won ti je ni gbogbo e
0: da ko mo re si ibaje ni
2: alhamdulillah
0: ona e fun ani lori ibere iyawa ibet ni bi awon kristen won ba si nje ni odun ti won ba fun awon omo muslimi awon bi won ma n ko pe ki won ma ba je kilofa abi won ko pe omo won oni ni christian abi bawo christian si ni musulmi
2: adukọ odo olohun olotu
0: okun bi iseju meje ki atoka se to le
2: a se papapa olotu
5: olumi du fun oro ya wa ti o mu wa ni olon ko ya wa ya awa fa ti ade lojo toni
6: amen
5: toru pe quran ko yi pada ri oro anabi wa muhammad sallallahu alaihi wasallam anabi onan pe ni oyi won pe ni emergence partagé l'amour fraternel anabi wa muhammad awon to jise fun awon gefere ni
0: idapo ife
5: ti muslimi ko si lari wa besi ni anabi gba awon christian wole ninu masalasi re won fe ki won tete ki won gba yi na dada ki muslimi ka bi afa tin se wasi ko se wasi mo ni won ko mo se wasi ti o mu ko rira ba muslimi ati christian wa
0: ben oje dada
5: aye ni obligatory la sia ni fo muslimi gbogbo mo muslimi ti ba ko rira christian onito won ti digefere parce que on ta pe ni christian won yin se elesin gbagbo anabi isa jesus omo maria ni won gba wole
0: deni
5: ohun ni won tele awa tele anabi muhammad ijo sibe oro saduwa aduwa samini inu koko dudu na ni eko fufu titi jade ilu wa yi ilu bele ilu e sambaye ni pe like
0: deni
5: da homedie bene do soju ki ni won ta nfa ki omo muslimi ki omo kisen ko so nje ni jo odun re ko fun omo muslimi aye na wa alquran mo gbagbe aya na ni olohun ni o nje won awon alkitab awon kisen ni bawi ni o nje won halal ni fun yin o ki se haram ti o ba ti je npe elede ni won fi se aja ni won fi se ki o da ki won te peran kọmọ fi kọmọ fi bismi lai ti peran ni to ba ti dodo ti e muslimi ti won pe ti won pan ele won se bismillah ko si je o ti du halali
0: o pare
5: okay won to wa fun lo je ni to je muslimi to lo da si wa te ijo gbede nbo wa wo poro olohun wo nu olohun ni won bi ele ye
0: haba
5: anabi muhammad
6: sallallahu alaihi wasallam
5: awon christian dide won lo ba ninu masalasi e ni madina o gba won lalejo won se yo ojo ti won se nigba ti ojo o se de ti won fe se tu won fe se josin won fe jade ka se jo ti sinta anabi mi won so fun kilode won won fe se josin ni ijosin won ni won fe josin fo lohun ti bo lohun le fe josin fun anabi ni ejosin ni ninu masalasi ni me
6: esin lesin nje
5: nje ti won ba josin to ba ye ke mi mo se be ni lojo toni awon yan fe le mi lekoko anu masalasi mi
0: bẹ́ẹ̀ni
5: torí pé àgbọ́ ìsìn yẹ ọ̀pọ̀lọpọ̀ wọn nìyàn wọn máa ń ṣe wá sí àwọn àáfàá tó jẹ òní àwọn àáfàá mi náà ń bẹnu wọn àwọn àáfàá tó jẹ òní ìṣẹ́ ṣe fẹ́ àǹtàn wọn máa ń fẹ́ kíkà ṣe wá sí mo ṣe wá sí ayé takò gbogbo ayé ń kígbe irọ́ wá sí àwọn bàbá lánàá ó yẹ abo ni kò yá kọ.
6: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bò.
5: Gbogbo ẹni tí bá ṣe wá sí tí fi ń takò tí fi ń ni ìsìláàmù tí fi ń ni ọmọ alákejì nínú kristẹn lára wàláhì òǹtọ̀hún ó ti ya gèfèrí torí pé anabi ìwùyà tí anabi jẹ nínú ìsìláàmù ọ̀kan wọn ò lè jẹ o kọ́lọ̀ kó dúró tiwa
0: ami
5: kó dúró tiwa ọmọ ìyálajọ jẹ jésù ọmọ maria lẹ́yìn gbà fún làágbà fún muhammad kò sí ìjà jọ́sìn ọ̀rọ̀ sàdúrà sami ni wọ́n tún ní tí a bá fẹ́ yàwó ọmọ kristẹn wọ́n ní àgbọ̀dọ̀ súláàsì ẹ̀kọ́ túmọ̀ àyè náà mo ti fẹ́ mú wá ni tó bá fẹ́ mùsùlùmí tó bá jẹ́ ọkùnrin mùsùlùmí tó ló fẹ́ obìnrin kristẹn o gbọ́dọ̀ tún láàsì ẹ̀ tó bá ti máa pé lóòótọ́ ń jọ́sìn mẹ́mí tí àgbo bá lù ó yẹ kó tún gbé kó gbó lọ àyè ìjọ́sìn ẹ̀ tí àgbo bá tún lòkùn tún lù gbé padà wá ni tí dídà sìkò tí tó bá wù ú pọ̀ lọ́ọ̀kan rẹ̀ ń wọ́n ní a mo ṣe tẹ́lá tẹ̀lé tó bá èrè tí islam jẹ láyé ni òun ni èrè wo ọgbọgbọ ọmọ tí ó mọ bí yóò mọ jẹ ọmọ mùsùlùmí.
0: ọ parí
5: èrè ẹ ni ẹ
0: wọn máa kí wọn
5: tọ́lọ̀ ọba wa ní àmì tí wọn náà wọn ní ipa ẹ̀sìn náà sì dà kò ní ra wọn lára tí ò dàbí àwọn wá sí tàwọn àáfàá tó ní í ṣe o wọn tọ̀ wọ́n sì á fi ìfọ̀gàn balẹ̀ èmi náà ẹ bá wọ ẹ̀fẹ́ mi náà mo di mùsùlùmí.
0: ọ parí
5: bẹ́ẹ̀ ni wọn bàbá ṣe lánàá àwọn wá sí arabu ma arabu ma arabu àwọn tẹ̀júwìdì kọ̀bìlì bàdí yìí ọlọ́kùn sànù wa.
0: ẹ jẹ́ kí a gba ẹnìkan olólùfẹ́ ní ṣókí ẹ kalẹ́ o olólùfẹ́ tó ń kúrò ẹ kalẹ́
7: ẹ kalẹ́
0: alo ọ̀dà ya ó tẹ̀síwájú torí ẹni tọ̀hún jẹ́ ó kún ìṣẹ́jú méjì àfihàn wákí ẹtú kásẹ̀ tó lẹ̀.
5: ẹ rí inú ọ̀rọ̀ tá à ń bá lọ islam tí ọmọ mùsùlùmí bá ọmọ kírísítẹ́nì tí ó bá fún mùsùlùmí lóúnjẹ tí ò ti jẹ́ oúnjẹ tó jẹ́ ẹ̀wọ̀ fún mùsùlùmí mùsùlùmí lè jẹ́ mẹ tó bá jẹ oúnjẹ tó jẹ ìwọ ni kò fún pé kò má bí yóò ìní lè jẹ tó bá jẹ ẹlẹdẹ ni tó bá jẹ odò ni ìwọ ó ti jẹ ìwọ tiwa
0: abaja
5: ó bá parí ajá ìwọ tiwa ni
0: akọrọ
5: jẹ
0: ọbọ ńkọ
5: ọbọ náà gẹlẹ ti wà ní ìwọ ṣe àlàkọọlọ kó gbà fún wa ẹrí
0: kọlọ kó gbà fún wa kí agbọn olólùfẹ kẹyìn olólùfẹ kálẹ o.
7: omi bí abẹ́ kìíní mo padà.
0: alo ẹ kálẹ o.
7: ẹ kálẹ ọpọ ẹni mo pa ọkọ dáadáa ni.
0: àbí.
7: léwo nké mo bè ọ alánú ni. ọ̀ìmàlẹ́ wọn nọ ọdún tẹ́tẹ́ ìmàlẹ́ wọn á sọ̀rọ̀ lọ́jọ́ wọ́n ti fi ń gbà lọ àlálẹ́ àlẹ́ yẹ ìmọ̀pọ̀ fífi mo fi yọ̀ǹda.
5: alahu akbar alahu akbar alahu akbar ọlọ́wọ́ san ilé san ìyá wa alahu akbar.
0: ó ti lọ ó dá ẹ ṣeun àfa wa jẹ ẹ fún ọ ní àdúrà kí a gba àdúrà kí àdúrà kó lè yá yìí fún wa.
5: tó alhamdulilah.
0: Abiolo tete aje ki agba ololufe keyin e kale o. Allo e kale en do gba e kale o to iyan dojo mi ranu ojo re baba ti ya a pada lori eto yi alfa wa bi odun ba koja a o seto lori
5: pe ni ko to wa
0: kristiani gbo awon alaye to nbe ninu re awon ese kurani e ba wa wa ki a seto nipa re tori pe asiko to wa bo se to ati bi o se ye oda baba e fun wa ni adura.
5: Adupe Ọlọrun ko san baba olooto ti a ba ri wi loni Ọlọrun lo ka wa kun to ri wi ayi ma yan ti o je pe an ti fi le sase bo wa loni oba to ka wa kun ojo to ni pe ka wa ra radio fraternite tun gbogbo ele ti gbo wa ni gbogbo lele ko Ọlọrun ko san ile san re e ti te fi gbo wa na ti na o ni di Ọlọrun ibada kristian ni muslimi ni gbogbo wa lagbaye ta je omo ibn adam Ọlọrun ko lo re mi yan kankan wa omo karo yire Ọlọrun jari se yari ba ti se karo na gbegba ta ba lu bayi aluyo ni ka ma lu o mo ja la lu wole Ọlọrun president wa to wa wole Ọlọrun ko ba wa yo lu so e oba ohun ko je ki aye asiko e ko tura gbogbo won to je gbesi kan ri gbesi san won gbesi san o Ọlọrun nabi wa Muhammad awon ta salu oke Ọlọrun ko da pada ti laya ta lafi ara bi mo sadua ti ni Ọlọrun ja sodun layo ta labo la ko ko sadun ka sodun labo wala ti bi lodo Ọlọrun adu owo gba bo ki baba eko Ọlọrun ko san ile san re baba wa ji wa mufta Ọlọrun san ile san re adura owo gba inshallah
0: e se wa ki misu sherifa re mo
5: baba wa baba misu sherifa re mo masiju akeyin na o Ọlọrun ko Ọlọrun ko che ki gugu wa ka sodun layo
0: alhamdulillah
5: inshallah
0: inshallah
6: adupe
0: e seun oda wa ke o dola
6: to a ko le ka eko oni olo a ki gugu muslimi muslima atoni e ko je lesin islam ka e a ku imura odun nko ba layo le mamu ti to te o ti to ti che gugu adua o jai mo ki baba wa lo mo fe ko eko agbalagba gugu okan yan mo fe mo eko baba ni mo fe ki gugu muslimi o baba wa iye mo fi owo ati apunle poruko e alaji ire akari dawda
5: inshallah inshallah
0: ola ki mo aspa fi ko ya fi ki baba wa mo gilo ti amo si alaji alfonse ni loke da mo ki mo alaji nu wa ki mo ani gbagbe alaji wa agani amusa ati gbogbo won patapata alaji iye mi ibrahim siliu olorun be baba wa ki mo ani gbagbe alaji ti amo si muda modata la loja ze kelohun gbogbo ipatala ki o awon baba wa ti amo si sabi jamiu alaji sabi jamiu aki won ni ti olohun gbogbo la ki parapata bi sabi latifu ni ka kikoka iya wa alacha wa ya ali yeri motu ni kala gbe lohun aki won aki gbogbo awon ti won be ni odo gado gado skutu iya wa alaja to a daru kuturi aki won alaja leyin la di ni ojo waju awon to kun ti a ni a ri oruko imu e ma binu si wa iku pelu olorun lo gbagbe ni kokan wa
5: emi na ki awon ijo mi sababu ijo mi sababa ti mopsam ni ile baba wa dauda olorun ko ba wa duro ti wa o
0: ka
5: so po odun laye
0: amen
5: ya salatu mopsam ni e olorun ko duro ti wa
0: e seun
5: inshallah
0: o da ibi ni awon mu to tojo te ni duro mo ki pe e ku asiko yi je ni to ba wa si awon eto alfa wa je ti amo si imamu je Abu Fatai aki won baba wa bada wa ti amo si baba Eko ajifun to da senu aki yin o pe ku asiko wa emi na mi si lo sherifa re mo ma seju je aki gbogbo apata e ku asiko wa je olowo ba loke ko ma fun wa se ko fi abo re ko fi bo ni kokan wa odola o je pe olorin wa la fi tesiwaju